0: Ẹ̀gbọ́n mi ọdẹ́jú kan ṣe wá mi sọ chara ìpé náà ìpé náà lè yẹ kúmẹ̀. Ẹlẹ́sọ̀ ọmọ ẹ̀ lóo. Ẹ̀kọ́ ń sẹ́wọ̀n lè sọ̀mẹ́ra. Bẹ̀rẹ̀kà wà bọ̀ o bọ̀ kò fọlọ́ bẹ̀rẹ̀kà wà àpọ̀sọ̀ nínú yóò yà pọ̀sọ̀ nínú bọ̀ bẹ̀rẹ̀ ẹ̀ ká gọdún yìí rà tó àwọn ẹ̀sẹ̀ sí àjánu.
1: Ṣe àyánu.
2: Àmìyánu là sí.
1: Ṣèṣe lọ́mẹ yìí àyánu dẹ́lẹ̀ á yín àmẹ́nà àwòjù. 104.3 Radio Tokpa Enu Plame Okpoji.

Ọjọ́ kan orí ló yẹ lé second post fún ọjí. Wọ́n jẹ̀bi ẹkún ká sọ̀rọ̀ gà ó lẹ́pọ̀. Ẹ̀ka náà yúmi ó tọ̀. Yóò tí ó la gbòmí ẹgẹ́ ìdúró tó ń gbó kékeré dógùnmí. Yóò tí ó lè kọ́ gbóòdù kan mẹ́wọ́ kékeré bí ó tí ó la jàmú.